Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.

0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn ni ó ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ̀ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.
1: Èmi ọmọ Togun ọ, àwa kàn ẹ́ lágbára aṣọ alápá pípẹ́ ní èrè Togo bíbẹ́. Àsòkò ẹ tó tí ká pẹ́ aṣọ alápá àmọ́ àbóche nọ̀nà méjì. Ọ̀nà chẹ̀chẹ̀ àbóche ti nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wá ní èrè Savan Central Maritime Ndoa bíbẹ́ ń plateau. Agbára ìkejì ẹ̀ ó bò lọ ti nọ́jọ́ mẹ́fà lénógún lọ tàntàn oṣù ya wá àbóche nèrè Kàrà ń nèrè Lomi. Nọ́jọ́ ya dire bíbẹ́ hàn Èkó lọ ń bí àwọn fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà dire fún ẹ ní èbó lọ ṣàgbókàgbà aṣọ alápọn ń bẹ̀ ní èbó lọ ẹ mẹ́lóye bẹ́ gbà àwọn sì ń tà ń wé má kàn fún ẹ èbó bá náà ń wé má lọ níbẹ̀ tí ká yàn rí aṣọ alápọn mẹ́lóye àkó fún ẹ. Bó wa wà nẹ̀ ní ìgbàgbé ń bí àdire fún ẹ ní kàgbà aṣọ alápọn ó pọnjú ní elọ ńlá bọnẹ yìí sẹmọ ẹ ńbẹ àkófọ fún ẹ aṣọ alápá ń bèbó gbà á kásùn náà bẹ aṣọ alápá náà tẹ ọ bo aró ẹpọ ní ibà kó máa mú ẹ ń kọ ẹ ti ń di ìdíṣẹlákún yìí náà rí ìdí ara líle ń ẹnẹ ẹ náà kọ gbé fún ọ.
2: Population togolaise. Dans le cadre de la lutte contre le paludisme, le ministère de la Santé en collaboration avec ses partenaires organise très bientôt, à travers le programme national de lutte contre le paludisme, une campagne de distribution gratuite de moustiquaires imprégnés d'insecticides dans toutes les localités du Togo. Cette campagne se fera en deux phases. La première phase par le dénombrement des ménages avec la remise des coupons de porte à porte. Et la deuxième phase marquée par la distribution des moustiquaires en poste fixe. Les lieux de distribution des moustiquaires seront communiqués lors de la phase de dénombrement. Mobilisons-nous tous pour la réussite de cette campagne. Une moustiquaire, une protection sûre contre le paludisme. Ceci est un message du ministère en charge de la santé et ses partenaires.

0: arábìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
1: Tẹ́nì píkìlá kàálẹ̀ gbòǹgògàn jí máa yin nyára kẹ́kẹ́ òbò mọ̀ lẹ́tọ̀ọ́ tógó tẹ́bẹ̀. Àyín ń rí èyí fún owó kò yìí lẹ́bẹ̀ sẹ́bẹ̀kẹ́ rẹ̀ tógó gẹ́ ń dẹ̀rẹ̀ rẹ̀ ní ìyọkọ́ tó pòrí à. Pẹ́ẹ́tẹ́ olótúlẹ̀ kìjẹ́jẹ́ ẹni yọrọ kí wọ́n sẹ́bẹ̀ owó kò yìí fòkò nù lẹ́. Yòówó kò yìí lẹ́bẹ̀ sẹ́bẹ̀kẹ́ yẹ san wọ̀tàpọ̀ yìí. Kẹta sísẹ́ kẹ́ wọlé fún tufa kẹ́ sánà kẹ́ pírímátà tẹ́ lójúbọ̀ tẹ̀ mú ni ẹ̀ kúrò lójúbọ̀ tẹ̀ mú ni jùbọ̀ wọ̀tọ̀ pẹ́rán pẹ́rán. Bẹ́lẹ́ sẹ́bẹ̀ owó kò yìí kẹ́ àtàkpàmẹ́ anákẹ́ mú nẹ́kẹ́ lẹ́nkẹ́ kpùlò búrúwẹ́rì gbẹ̀kẹ́ndẹ̀ kọ́lá sọ̀kọ́dẹ́ mú nẹ́kẹ́ lẹ́nkẹ́ kpùlò dapango mú nẹ́kẹ́ lẹ́nkẹ́ kó kẹ́ tẹ́lẹ̀rì chẹ́fíẹ́ mú nẹ́kẹ́ lẹ́nkẹ́ kpùlò mú tẹ́ mú lẹ́ ẹtìní nẹ́ yìí kẹ́ fẹ́lákẹ́ fún ẹbí kọ́ ẹ̀kọ́ lẹ́ ká san àkúrọ̀ àkúrọ̀ kó fi sábẹ́lẹ́ lẹ́ sẹ́bẹ̀ owó kò yìí sá kálọ̀ làánú yẹ. Òfà lẹ́ kẹta yìí tẹ́kẹ̀ wò lẹ́ fún kára mú nẹ́kẹ́ lẹ́nkẹ́ kpùlò mú lómi mú yẹ mú náà pàálẹ̀ owó kò yìí láàbọ̀ ẹ̀rẹ́ kẹ́ mọ́ tún mú yà wọ̀rọ̀ lẹ́ mú lẹ́ gbọ̀ǹkẹ́ tó wò wọ́ yẹn lẹ́yìn rẹ̀ bí rẹ̀ owó kù rẹ̀ dìrì wò wọ́ yẹn rẹ̀ lójú gulu pẹ́ẹ́wẹ́sà olórí rẹ̀ àbáyín mú náà fara wọ́ yẹn kọ́lá yẹrẹ láwọ̀ ẹ̀ lẹ́mí gbọ̀ngbọ̀n.
2: Ó ń kọ́lá Adamu Marwa tó kọ́ kọ́ ní ìtàbọ̀ mọ́ ìké ìlẹ̀ tó bá ti ṣe sotani ti yẹtẹ kari gba mi fata kari do ka jɔɔdo tena mɛ yaasa taare teni na mɛ o tamura ndugulu yɛ togo mi na yɛrɛ ko an b'o ti a dan ne ba bo to taara ko tena mɛ yaasa ko jaba jɛtiba tini bi ye ta fi tara di naani ka ko a ye nin ye ta fi tara di nii ni o tan o ti nga ye ɲaga ba ko a to ta janna pan o b'o tan o sigi a ko sigi ka kwata sogo ta o tan o sigi a ko sigi ka ye a ta pan o ko o tan o sigi a ko sigi kwata janni ni tebi ye o tan o sigi a ko sigi. Ka dẹni ye tun ko tanko ye nkuri ye bi se ka yɛrɛ kɔ ne k'a ye bi tan sera ko tanko bɛ yen ne kara ko tan ko sika ko sika kɔtɛ do mɔ mɔ o da diyara ko tan miyaka ɔ tuba ko ale do waati y'a ti tiɲɛ ka bɔ di te ne de bɔ n yi ko ka n do waati miyaka ba ye ba ke biyaka ka yi na mɛ bɛ ne bɔ de ka di duwa mɔ ma mɔ a ko tina mɛ y'a ti nka ne bɛ tiɲɛ ni mɔ ko mɔ b'a kina k'a kina a don ka ye takatori ye baga piko ka bala nakali a ko a ye ba jɔ a ta na mɛ y'a ti n kɔba a duwara miyaka do ka wala fi mɔ mɔ da ba n y'a do k'a da tiɲɛ tɛ.
3: Tèmi ọmọ Togo wọn àwa kàn ẹ́ lágbára aṣọ alápá pípẹ́ ní èrè Togo bíbẹ́ àsòkò ẹ tó chika pẹ́ aṣọ alápá àmọ́ àbòchẹ́ nọ̀nà méjì ọ̀nà chẹ́chẹ́ ẹ̀. Àbòchẹ́ ti nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wá ní èrè Savan Central Maritime Ndoa Bibe Plateau. Agbara ekeji e o bo lo tinojo mefa lenogu lo ntantan otu ya wa aboche nere kara unere lome nojo ya dire bibe an eko lo mbi anron fun e ene wa kan e an mba dire fun e ne bo lo chagbo kagba acho alapan mbe ne bo lo e melo ye begba anron sintan we makan fun e ebo bane we ma lo ndibe chikanya kari atuala kwa meloe ako fwen. Bo wawane ni egbagbe mbi adire fwen e kakba atuala kwa. Okmanju ni elon la bone yese mwen. Mbe ako fofwen atuala kwa mbe bogba. Kasuna be atuala kwa na che obo arwe kponi iba koma mwen. Nko eti ndi ndi chela kun yenari ndi aralile un ene na kogbe fwen.

lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkẹ́ àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso.

0: Al'umman ƙasar Togo ga wata sanarwa, kuna cikin wa'inda aka kiɗaya a cikin wannan kamfe ta raba gidajen tsoron da aka yi wa maganin ƙwari na wannan shekara. Za a raba gidajen tsoron a kashe biyu.
1: Mba kure aki tolusu. Allah mojo ku, mojo jo fi wale sa ilo. Oju yi yu wad ni toju to ye kama fun. Itoju wolo ye kama fun ju. Ati kutu ba jeti wa tikan wa. Aba yi son oju yi ti bere si koba wa. Njono abayo mbefu api ko sonu abayo. Ine waje ki niki alejwa pataki. MC Yoko Yoko. Kyo ba shalaye nikpa. Awon igbiyanju won ati lilo bibo won kaakiri lori eto wipe bawo la se dena wipe oju nfo lai je ko won sase ni gugu ala ma ro pe bo won tunju ba fo ah iyale okan lo fo loju o baba akibu lo ba ti eje baba risika ni o fe ko mo bi o kuke ti e ma ro pe ni ko lo fe ni ko loju gugu e na ko ni pe an sase ra fin fora wa loju sugbon oju fifo yi bawo lo se ma nsele nugbe sa aye elomi nja elomi ronu abayo baba wa akadri mc yoko yoko
2: ka ba se lejo
1: eda ko kile le so fun wa lori pe oju nfo bawo lo se nbere ati pe kinirin ajo yi lori pe awon ti won ori romo nugbe sa aye won ti won si den to pe se ron pada kinu te fe so fa weyan wa ni
2: Eku dede asiko yi eyan lokunrin lobirin lomode ati lagbalagba ni gbogbo bi te ba wa mo ki wa wi pe oba laurabi yo je ki onikaluku wa kari ona bayo seri ile aye ta wa yi nkan be loro na emi ma ngba ti mo tun gbianju lati tun ri awon gba awon amaran kan ti mo tun ri awon idanileko kan mo wa wo wi pe seri gbogbo adura ti awon afa awon imam mo se bayin o ti won ma ngba bi won se ngbadura na be ni awon na nreti ore olohun won si mo wipe ore olohun ko ni sokale wa a sababi lo ma mu wa gbogbo awa ta ngbadura ninu ile tabi won ni ka gbadura ni kokoko tabi won ni ka gbawe a ngbawe yen bi eni pe ah tin ba gbawe tan olohun a kan de ni a gbe nkan le mi lo rara sababi ni olohun ma mu wa ti e fi lanfani lati le mo wipe agbara olohun po Ah, mo se ba folohun mo se ba fe eyan enikan so pe eru aye eru olohun baun eru olohun baun e gbogbo on to ba ti pinu lati se ko seni to le da duro seri mo fi asiko yi ki gbogbo eyin to se pe eni ipenija oju ipenija oju tan wi yi to je pe boya e riran ni oju yun yin abi oju yin o riran daada e riran kawe daada ni aboju nsu tabi oju ona o ti e riran rara nkan meji na ni cataract tabi glaucoma on lo fa seri cataract ye dabi lapalapa lara to se wipe ta ba yun o ma nfe be lomi boju ba yun elomi ba a ma gbo ba a ma gbo to je pe a ko wo meji ja fi ma gbo bayi inu cataract ndun ni nitori pe alanfani ati ma fe si to ba fe titi a boju na onitohun ni rina ma eri nkan se wari to leju ni glaucoma seri glaucoma yen o ni agbara debi wipe to n ba ti wonu igbesi aye oju bayi oju na ti gege bi dokita wa ti ola oju bo se ma nsalaye o ni lati 10% titi lo si 60% ti aisan na ba wa ni ti oju ba wa ni 10% la fin riran bayi to ba wa di pe aisan wonu oju to lo soke titi to fi di 60% o ni to ba to n ton ba dodo won wa so fun pe ohun o le boju to mo nitori pe to ba je glaucoma a ni ategun yen gas ki pe ni gas ti a fin riran o ti ategun na ti jade ti e ti to fi jade tan to ba si jade tan be yen ohun ni nkan to n le se si amo to n ba wo oju to ba je glaucoma ni lati dis to wa normal ti o ba de pe percentage na lo soke to wa si second sink oju na ohun ko riran mo rara sugbon ohun a gbiyanju lati pe ko mu oju na pada wa si 10% kilo fa oni sugbon oni to won ma gba itoju nitori oju yen glaucoma ti dalu o ti da yin oju na lu to ba gba lati se a ma fun yin loogun tan ma kan soju te ba ti n loogun na tan e ma pada wa to ma tun wo oju na ibi ti ibi to lanule ti atekun ti jade a ma wo bawo ni o se npade si ki pade boro o ma npe iyan glaucoma sugbon to ba je cataract abi eyan oriran rara to ba de odo doctor o le woju na ba ko tanas ko wo a to gba o te ti isan oju yi e ba ni odun marun ni abi odun lati odun keje to ba so a ni oju yi a riran lola e ma je o ya yin lenu bi mo se nso nti mo ri ni mo nso in ti mo ba ri ni mo nso o ba woju na o le so pe e ma riran lola e ma ro po fe se ise abe fun yin o ko fe se ise abe sugbon e to ti so pe e riran lola yen e gba fọlọrun be pe e riran te ba ti de be njo keji nitori jo to ba so o le fi nkan si loju pe ki awon aisan to gan mo ni oju eyin oju o fa ti opopolopo o fi riran amọ o ma fun yin ni nkan ke ma kan si a kini kile pinpin drop kile man pe drop
1: ice
2: drop lo ma fun yin te ma kan soju te ba tin kan soju awon aisan to ti gan mo inu oju na o gbodo fi oju yin sile ko ro ko fi eyin oju na sile to ba fi eyin oju sile la ma raye sise won ki operation o ma nu ni sugbon ki gba o ma ngba siko o le fun yin logun pe e ma kan si to ba tun wo o ku die e ma kan si to ba tun pada die ani e ma kan si elomi isire a kan kan si loju ani ko wa lola to ba de lola a clean oju e o ma riran iba ma riran rara to fi wa a riran idire mo fi so fun yin pe olotu awon kan kan ti o ma nsele ninu igbesi aye oju popo to si je pe nigbati awa na ni tesiwaju pelu awon ti won mu nkan to nse won kan fi polowo lodo wa eyin na ti mo ise wa yi o nfe en to ba fe polowo nkan ari daju mo ra ri daju doctor ola oju lati nkan bi 30 years ti a tin polowo ni radio ati television njo to se nkan kan loju mi mo ni ko ti da mi loju mo sese wa wo pe ka lo yoko lodo akobi baba mi ko riran ose kan lo fi treat e mo si lanfani lati fi pe gbogbo omo iyoko ngba na lati pe e wa si bi bayi won si wa apo meji pere 2000 2000 ni won fi gba card ngba ton gba card ni 2000 won fon card won si lanfani lati dodo doctor doctor woju na oni sala yan pa de problem ohun abojuto laarin ose kan ti won wa sajase ti won si n lo sajase ton ko iyoko ton lo laarin ose kan o clean oju na
1: o fo mo
2: o nu oju na riran be la re nikan to so fun pe ohun o le se oju na ti baje e wo gbogbo eyin te lanfani lati gbo mi e ni igbagbo bi mo se so yi pe ti doctor ba ni ohun abojuto e gbagbo pe abojuto e to leju ni glaucoma yen o soro baba ko ma je pe atun wonu kini mi lo ki se operation ki se ko ma se operation fun to ba ti ri on to ba ti le so ko ma se to ba je glaucoma ni o ni aboju to po to pe o baba o pe idi ni pe ibi to ti dalu yen ni eyin oju to ti dalu yen won ma nfe ki ibi to ti dalu yen won ma nfe ko di to ba di category ba jade nbe mo won nu oju na
1: o da bi pase ko ba mu yan ni
2: won nu oju na
1: ko gbo won to san yo so pase ko di
2: o ma npe antri ti oni glaucoma second sink lati bi odun kan o lohun ti wo plane bi meta nitori oju amon gba tele ogbe ni so ko ma wo ko yeun o si fun ni nkan to nkan so to nkan so ngba to tasiko kan emi fun ra mi mo ko ni ku ton mo lo se ko mo lo wo ngba mo debe o jade lati nu ile o bo sita en ti ori ran ara to so fun mo pe ko gbese ko lori bata to o po le wo nu ile bayi ibi ti mo duro si ni to ni keke gbe mi si ti mo duro bayi baba na wa so mo mi ni mo ni kilode o ni asenu ategun lohun na o si tele MC mo ri e bayi mo roju e amo mi ti ri gbogbo are o funfun mo ni doctor ti ipari ise ibi ti en wo yen ko ti se to ba se o ma nu ni kolon koko a ma se aboju to wa fun aisan oju
1: aboju to wa fun aisan oju ohun na le ti gbo lenu alagba MC yoko ti won salaye fun wa yi to dabi ni pe ki won ma dake mo serun to yi o ba dayan loju se mo pe ko ni fi kope kan yo ma lo ni se won fe lo sodo baba mi omo odu agba won bere kan lowo won gege bi ise ti won gbe dani ati imo tolorun ba bu won nipa imode aye ti a wa yi baba wa omo odu agba Erekun ibere ti mo fe bere ni wi pe gege bi alagba MC Akadiri ti won selaye fun wa yi se lilana ibile nje agbara ko nbe ti won le fi foyan loju ati pe nje agbara ko nbe to le fi layan loju laye je pe eyan gba ti ona oloyinbo koja edakun ba mi dawun bere yi
3: ẹṣeun olótú elédùmọ̀rẹ́ ò ní gbojú lọ́dọ̀ gbogbo wa ìmọ́lẹ̀ ara ọba ojú ni ọba ara ni ojú ọlọ́run ò ní gba elédùmọ̀rẹ́ ò ní gba lọ́dọ̀ wa láì fàrọ̀gùn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi ìlè dáhùn rẹ torí pé kí ni irú àìsàn bẹ́ẹ̀ n kò wá sọ́dọ̀ mi rí ẹlẹ́ẹ̀kejì nínú gbogbo àwọn tí mo sì ń bá rìn nípa iṣẹ́ mi kò tí sí ẹnìkan tí ó ṣiṣẹ́ nípa ojú rí àmọ́ a máa ń gbọ́ pé ilé ayé lágbára láti gbojú lọ́dọ̀ èèyàn ilé ayé ò ní gbojú lọ́dọ̀ wa o ilé ayé lágbára láti gbojú lọ́dọ̀ èèyàn ilé ayé náà sì tún lágbára láti ṣe ojú fún yàn nǹkan ojú ń bẹ ní ọ̀dọ̀ àwọn bàbá wa púpọ̀ tìró ojú ń bẹ tí wọ́n ń lò kẹ́yàn má bàa ká ìsàn ojú àbí kẹ́yàn má bàa rí àṣàsí nípa ojú nǹkan bẹ́ẹ̀ bẹ́ tí àwọn bàbá wa ń lò fún àwọn èèyàn púpọ̀ àmọ́ ìdí ìgbọ́dọ̀ kan nínú wọn rí tán ní àwọn wo àìsàn ojú tó jẹ́ ti ìbílẹ̀ gẹ́gẹ́ bí olóòtú ṣe ń sọ nísìn kì í ṣe nǹkan ìbílẹ̀ ni wọ́n lo oògùn báwo ni jẹ́ o kẹ́míkà oògùn tó bá ní àbí báwo ni káàkiri
1: gbogbo ẹ̀ wọnú ara wọn ṣá
3: ni ẹ̀rí nísìnyẹn nítorí náà agbára bẹ lọdọ àwọn èèyàn tí wọn fi ń gbọjú lọdọ èèyàn bẹẹ náà lágbára sí wà lọdọ àwọn èèyàn tí wọn fi ń tú ojúṣe pẹlẹdùmọrẹ mọjà rí àìsàn ojú.
1: ohun tó ṣe ń bèrè bẹẹ lọwọ yìí ni pé ọpọlọpọ pásítọ là ń rí tí ó sọ pé ọlàjú ojú ọhún sì là ṣé lóòótọ ní ńlá ni.
3: pásítọ náà lẹ́mọ̀ọ́ rí
1: ti ń lọ. ẹ jẹ́ kí wọ́n dáhùn ẹ̀.
3: pásítọ náà lẹ́mọ̀ọ́ rí ti ń lajú àfọ́jú ìdíìrí lọ́dọ̀ àfa àgbẹ̀rẹ̀ ìdíìrí babaláwo kan náà tó káwọ́ sókè rí pé
2: òun lajú
3: àfọ́jú àwọn pásítọ náà ni a mọ ń rí tí ọmọ ń dára bẹ kò jẹ́ bó ṣe ti
1: olótú. ẹ jẹ́ kí
2: nọ́ọ̀mù. kí ni gbà fún yín sẹ́ olótú. Iṣẹ́ ìwọ̀n pé mo ní bí 30 ọdún ni mo ti ń ṣe ìpolówó fún dọ́kítọ̀ yìí. Nínú ìwádìí àti ìbéèrè mi, mo béèrè lọ́wọ́ dọ́kítọ̀ Ọláojú wípé ẹ dákun o, ǹjẹ́ wọ́n máa ń bímọ kó má ní ojú?
1: Tí ó fọ̀ lójú láti
2: inú wa. Kí ló ń fà? Ó ní bẹ́ẹ̀ ni, mo wá ní kí ló fà? Ó ní nígbà míì aláboyún tó bá lọ sílé ìwòsàn, wọ́n máa ń sọ pé àwọn aláwòsàn, wọ́n máa sọ pé nǹkan báyìí ni kẹ́ máa jẹ lásìkò yìí o, nǹkan báyìí ẹ máa jẹ o. Ó ní nǹkan tí wọ́n ní kán máa jẹ yẹn, ó máa ń wù wọ́n láti jẹ. Ẹlòmíì á bọ́ sí kọ̀rọ̀, a máa jẹ. A ní òun ni mo jẹ, kò sí àṣeyìn kankan fún mi. Wá ti bẹ̀, ó lè bímọ kí ọmọ náà ní àìsàn ojú.
1: Tàbí kí ó di.
2: Àbí kí mo ní ojú yẹn tí ọmọ náà láìsàn yẹn. Ǹjẹ́ tán bá gbé dọ́dọ̀ yín jẹ́ lè wo? Ó ní nǹkan méjì ló máa gbé
1: wá. Ojú tó ti fọ́ láti inú oyún.
2: Ojú ọmọ tí ò ríran láti inú oyún. Ó nígbà tí wọ́n bi sáyé, ǹjẹ́ kí ni ẹ lè ṣe fún? Ó ní nǹkan méjì ló máa mú wa, á mú cataract wá tàbí glaucoma. Ó máa rí ṣe. Ṣé ẹ wá rí wa béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ wọ́n máa ń sá? Wọ́n máa ń ṣàṣeyàn kẹ́ ẹ̀ máa rí kẹ́ ẹ̀ máa lójú àbí pé kójú fọ́ ló bá rẹ́rìn nítorí ọmọ màlí ni dókítà.
1: Dókítà náà.
2: Dókítà Ọláojú ọmọ màlí ni. Ẹ̀rín torí ni wípé ó ní tí òun bá ti wo ojú náà àbí òun gbé ẹ́ńjìn lòun fi wo tí ẹ́ńjìn rẹ̀ bá ti lè sọ̀rọ̀ pé òun á rí ṣe ó ní pátápátá ojú náà á sàn. Ṣùgbọ́n tí ò bá ti lè rí ṣe tóun bá ti wo tí ò báyìí tí kọjá iye tó iye kíní iye percentage.
1: Agbára tí ojú gbọ́dọ̀ ní.
2: Tí ò báyìí tí kọjá agbára òun sì ka láti nù. Tó gbogbo àwọn ìbéèrè yìí là ń béèrè kọ́lọ̀ kó kọ́ a máa ṣe. Nígbà tá a dé ẹ má bínú nígbà tá a dọ́kítọ̀ dé Nàìjíríà. Ẹni àkọ́kọ́ tí dọ́kítọ̀ kọ́kọ́ la ojú ẹ̀ tí ó yà lẹ́nu ìyàwó ẹ̀ fẹ́ ya wèrè. Ọlọ́run èmi gangan ń gbọ̀n bí tí mo wà. Mo fọlọ́run búra fún yẹn èèyàn. Mo ń gbọ̀n bí tí mo wà. Nígbà tí wọ́n mú pásítọ̀ dé ẹnìkan ló polówó fún wa. Ló bá wa polówó làwọn èèyàn ń bú ẹni tó polówó náà pé ẹ máa wò. Ó sì ń polówó fáwọn tó ń parọ́ káàkiri. Obìnrin náà wá débẹ̀ pé kí ni wọ́n polówó. Ó ní àwọn kan ni wọ́n wà ní Ṣubúlù ni wọ́n ń pa ni wọ́n ń parọ́ ni wọ́n làwọn ń tún ojúṣe. Lóbìnrin náà bá lọ ilé ló bá lọ mú ọkọ ẹ̀ pé bàbá ìyá bàbá ayé ẹ jẹ́ ká lọ wòran. Ó ẹni tí olójú a máa.
0: Rọ̀bọ̀ ń parko dàgàgómùṣá.
2: Wòran ni àkàlọ̀ ọkọ àbí ẹ̀gbọ́n àbúrò bàbá ayé ó fún ìyàwó ẹ̀ ní ó fún ìyàwó bàbá ní 2000. Ó ní bóyá wọn fẹ́ rí oògùn lọ́hùn. Ọmọbìnrin náà ìyàwó gangan mú 500 kun wọ́n fi gun kẹ̀kẹ́. Ìgbà tó ń dọ́dọ̀ wa náà ni àwọn fẹ́ ra oògùn. Mo ní ẹ ra oògùn bí o ẹ máa gba káàdì ní 2000. ni kaadi yin iya na gba kaadi awon toripo kan kololo ngba to gba kaadi to wole to kan to wole doctor woju na o tun woju baba na o ni gba ole ti ran gba yin o lodun mejo to hun ti riran o ni te ti riran ni o ki se gba to aisan bere o ni to hun ti riran o ni odun mejo ni iyawo o ni o ti jo odun mejo loju tohun amo odun mejo ni doctor wo nkan to fi nbere ni pe o ni oju yi o ni baba yi ma riran lola baba tagiri o ni ohun ma riran lola
1: baba o ni parista ni ma de ni o ma de ni o iwo yi ola ma de ni o
2: nipa ti doctor so be obirin na gan tagiri lo mi lo se mo ni mama seyin o ni gbagbo ni o ni ki se pe ohun ni gbagbo sugbon baba ohun ati iyalaya aya iyalaya ohun won so itan nikan won ni jesu o laju afoju ohun o tun riyan mo mo fi olohun bura fun yin ni doctor so nkan to fe gba lonia awon ko si owo kankan ati nawo tan bo se so e lawon eyan ti won wa ton ti ri ise to nse na ni ya bi tete gbianju o si ki baba na lo omo le o mu lo igba to mu lo doctor ni ko fi sile ko mo pe ko riran o ni hospital meji o ni eyin ikini church meji lo nfe lo mo fi olohun bura fun yin ngba ti won ma fi pe mi tori ti gba number mi pastor kan lo pe mi pe eyin ara bi ki lo de baba oni baba ti o riran eyin jeje ki bi jesu ni e wa ni o ma riran lola mo ni alo ta lo nso o le mi pastor bayi ni mo ni mo mu wa lati benin lati orile ye ti kuton mo ti mu wa o ni ah e dakun se le din wa lo na mo ni ko din igba te mi ma fi laju pa o to pastor mi ti de nurse mobirin na lo na lo gba owo na fun mo fi olohun bura fun yin doctor kan fi nkan si loju ni lojo na jejo thursday bayi ngba to fi nkan si loju o ni ko diju fun jeju iseju marun ngba to si diju iseju marun o ni ko laju ngba o laju o ni kan ma lo le to ba da aro la ko mu pillow ati eni ko gbe dani wa ngba o ti jo keji emi o ri baba gbogbo an to fe gba aye ogun ti won toju oju lowo ah mo ni ari baba yo mo ba pe lawon pastor ba ni o nbo ipe won wa machine lati gun wa sibe ni ngba won de doctor da won ti o fun logun ni ejo ejuro time to ton fe fun baba ni ogun lo ni ki baba dubule igba ti baba dubule o ni ki pe yawo e wa yawo de yawo so pe ko ma so fun oko e pe ko ranti gbogbo igba ti ko ti riran rara ko wa fun
0: zuwa 18 na watan juli na shekara 2026 a cikin yankoki kamar haka yankin sabana yankin central yankin plateau da kuma yankin maritime rabo na biyu za a yi tare daga 26 zuwa ga 30 ga watan juli na shekara 2026 a cikin yankin kara da kuma babban birnin lome idan lokacin rabon ya kai a cikin yankin da mutum yake zai gaggawa zuwa ga wurin rabon domin amsar gidajen tsoron wanda aka yi wa maganin kwarin ba tare da an biya wani abu ba idan mutum ya mance da inda zai karbi gidajen tsoron
2: ya dojiju oni yawo ton e ba mi so kolo aso to lo so obinrin to yo phone right oni ye bo se sile do beta ni doctor ni ki mu dada ngba to wa ni awon ero kan lo si feed won salasi na lo bere si pe e ma bo mo wa si mo se bi yeye ni baba aye ti laju mo fi olohun bura fun yin ka to sele ni ti doctor ba ni ohun o le se e gba pe ko le se amo to ba lohun aboju to o le gba asiko o le gba ojo oju yin ariran mo fi olohun bura fun yin isakete la lo e ma binu isakete ngba tan polo ni isakete awon eyan ti won wole ngba ta kokko debe ari awon eyan 100 san ti won ti wa njoko ngba doctor wole ti o bere si wo card awon eyan tawon eyan bere si wole eni akoko jade eni keji tori bayi o so pe ko joko sibe yen ko riran o ka eyan merin to wa njoko o ni awon eyan ma riran ni ola awon eyan ho ni o se lai ti maru ise to fe je so ngba ti o di Friday ojo na ti won wa si ko han ko won gba moto ton wa saja se ti won wo office bayi gbugbu won lori ran wale iya agbalagba to ti darugbo to so po ma riran ngba ti iya na lo kokko pe wole ngba ti yen riran bayi gbugbu awon to ku bayi gbugbu won kan bere si iyawo omo iya na o bere si sukun ni won bere si so pe o ni mama riran ni tohun
1: ti tobi olohun
2: olohun ko gba koso olohun ko se gbogbo ise ti olohun ran doctor olohun ko fun se ju be lo nitori o so pe ohun o le se portable mun ba baje ohun o le tun se bi ohun ba fe kole ile en to nboju to le lo ma pe olohun fun ni sugbon iya kan tori ran iya kan wa tori ran ni agege iya na gbogbo igba to ba wa fun aboju toju lo ma nlo do bale lo ma n fori kanle si doctor ni ko ni wa ohun ni fe ko wa sodo won mo nítorí òun iṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ tí ó kàn òun doctor ni kì í ṣe ní eléwé.
1: Tó ẹyìn tí náà fani tẹ́ ń gbọ́ dùn ní tẹ́ ń gbọ́ mi jákèjádé gbogbo àgbáláyé lójú lè ṣe ra ní orí ọdún mu wà báyìí gbogbo náà ni mo kí ẹyin tẹ̀síwò mi lórí tiktok mo kì í ipe ẹ̀kú ìgbádùn ètò yìí nínú àwọn nǹkan tí mo fẹ́ jẹ́ kí á mọ̀ ní wípé gbogbo wa là ń gbọ́ nípa ọ̀rọ̀ ojú yìí ẹlòmíì ń bẹ láàrin wa tó jẹ́ pé lọ́la ọ̀la tí mò ń wò yìí ọ̀la òde yìí ni o tí mò ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ pé ó ṣeé ṣe kó ná wà ná àwọn tí ò ní ríran mọ́ tí ò tẹ̀sí ìmọ̀ra rẹ̀ báyìí àwa pọ̀ nu ayé bẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ náà ṣe bí dígí la gbé ojú yìí àwọn èèyàn pọ̀ nínú ayé tó jẹ́ pé kí ni ó kàn wọ́n lọ́la kò tí ì yé wọn wọn tí ì mọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe wá ń ròyìn ọ̀rọ̀ ojú yìí ǹjẹ́ a lè láǹfààní láti ṣalábàápàdé dr ọláojú àti pé à ń gbọ́ fìrìfìrì pé wọ́n ń bọ̀ nílùú tógò níbo ni wọ́n ń bọ̀ nílùú tógò níbo ni wọ́n fẹ́ dé sí ìlú tógò táwọn èèyàn fi lè láǹfààní láti lè pàdé dr ọláojú.
2: Ṣé rí bàbá ni wọ́n máa pè ẹni tó mọṣẹ́
3: nípa ìbéèrè tẹ béèrè
2: wọ́n ti ń gbégbèsẹ̀
3: kan a ti ń gbégbèsẹ̀ pa rẹ̀ lọ́ọ́lọ́ báyìí ibi tí wọ́n ó dé sí pẹ̀lú ògùn ọlọ́run títí ọ̀la sọ́tùnlà tán bá pe nọ́mbà yìí ibi tí wọ́n ó dé sí ẹ mọ́ ògùn ọlọ́dọ̀ yìí tán bá sì pe nọ́mbà àti tèmi náà ibi tí wọ́n dókítà ó dé sí á fún wọn lésì rẹ̀ tìpé láìpẹ́ á tún padà wá sọ lérí rédíò
1: yìí
3: báyìí tí wọ́n ó dé sí pẹ̀lú ògùn ọlọ́run.
1: Ó dáa ẹyin tẹ̀ láǹfààní tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí lórí tiktok tẹ̀ bá nọ́mbà tó wà lórí tiktok yìí 9007-6361 karabẹ́ni 0-7-3-2-N àǹfààní ń bẹ fún yín láti pe nọ́mbà yìí tí ó bá di pé bóyá ẹni ìpèníjà ojú àǹfààní ń bẹ fún yín láti pè mí tàbí ẹni tí aláǹfààní tẹ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ bá mi fàtáyè àmùdá tẹ́ bá bẹ lórí ètò wọlé kí a lè láǹfààní kí a ká gbóhùn yín tẹ bá ní ìbéèrè méjì mẹ́ta kan láti béèrè àǹfààní bẹ fún yín láti gorí ètò láti wọlé èyí tí àwa náà sì gbé yín sí sókè láti dá yín lóhùn nínú kádìjú kí alájú bẹ bá ní ìbéèrè kan àbí méjì láti béèrè nípa ọ̀rọ̀ dr ọlá ojú òní fi wálẹ̀ sáyé lọ bàbá mi àti àmùdá ṣe ń gbọ́ mi báyìí. To àkùdé dé àsìkò yìí wà lẹ́kùn sálà àwọn tàbákà tó wà lẹ́kùn sálà à ń gbọ́ yàrá mi àdúpẹ́ ètò nìyẹn o àdúpẹ́ wà nìyẹn o MC Yokoyoko.
2: O
1: wà ṣe dókítà àwọn jẹ́ aṣojú dókítà làwọn jẹ́.
2: Ẹ ṣeun adúpẹ́.
1: Amí. Bàbá wa ọmọ ọdọ àgbà nu ọmọ ọdọ àgbà ní bẹ mílẹ ni akọdé ọmọ ọdọ àgbà.
3: Mo kí yín ẹgúnjọ mẹta o ẹgúnjọ mẹta ètò nu o àmì àmì ẹsẹ mi.
1: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n ní àṣẹ àtàṣùn.
1: Kò sí bẹ́ẹ̀ tó bàbá mi ẹ ṣáà wà lórí ètò bàbá wa MC Akadiri MC Yokoyoko wọ́n dáhùn ìbéèrè yẹn èmi náà ti fẹ́ bí wọ́n àmọ́ bẹ́ ṣe wá bí wọ́n inú mi dùn wọ́n ní lóòótọ́ tójú bá ń dúyàn ọmọ ní àgbà ló dé tójú fi dàbí pójú bẹ̀rẹ̀ sí dúyàn àbí kí nǹkan tó ń jẹ ló fà tí ojú fi ń dùnyàn
4: àbí
1: tàṣán ẹni tàṣán máa ń bẹ̀rẹ̀ àbí jàbẹ́ tó máa ń bẹ̀rẹ̀ lára rẹ̀ ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣó wà bẹ́ẹ̀ lóòótọ́.
2: Ìtorí ẹ̀ ni nínú oṣù yìí lágbára ọlọ́run à ń ro nírò nínú oṣù yìí wípé ọlá ojú fẹ́ wá láti fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ kí là ń jẹ kí là ń mu tó ń dènà tó ń fa àìsàn ojú fún wa. Ìdí nìyí tí à ń ronú wípé tí bàbá wa ọmọ ọ̀dọ̀ àgbà nígbà tí wọ́n gbọ́ ni wọ́n fi ní ó wù wá ká ṣe palẹ̀mọ́ ní ráńpẹ́ láti pe àwọn èèyàn síbẹ̀ kí wọ́n wá fún ìdánilẹ́kọ̀ọ́ láìsàn ojú.
1: Ṣé ẹ rí nípa ohun tí bàbá wa Fàtáyà Bùdá bèrè yìí? Èmi náà máa ń gbọ́ nípa wípé àgbà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa láyé àtijọ́ bá mi tó fi kú kò ló dígí a ó sì máa ń kí abẹ́rẹ́ sínú òwú télọ̀.
2: Bàbá màá bá yín fa ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo sì fẹ́ bá yín fà níbẹ̀ bá ní kó di ìgbà tí dókítà bá dé àmọ́ màá ṣàlàyé kan fún yín wípé mo sọ fún yín pé a lọ ìsàkété n tó yà mí lẹ́nu jù fídíò náà wà lọ́dọ̀ yín torí fúnra mi mo yà bàbá náà ìyá náà ó ti darúgbó ẹ rí gbogbo orí ẹ ló funfun njọ tó wá gangan tó wá rí dókítà ọmọ ẹ tó wà ní Abidjan ló ní kán lọ síbẹ̀ kán lọ tẹ̀sí dókítà náà o tó sì dé tí dókítà ń sọ pé tó bá di ní ọ̀la ó máa ríran àní ẹ̀rú bà mí bẹ́ẹ̀ ni bàbá wa
3: njẹ́. Mo ní ọ̀rọ̀ láti sọ nípa àga tí bàbá wa béèrè.
2: Mo ń gbọ́ yín.
3: Ẹ ṣeun olótùú. Tí bàbá wa bá ń bẹ létí ìgbọ́ àti gbogbo àwọn tí ń bẹ létí ìgbọ́.
2: Bẹ́ẹ̀ni láti
3: gbọ́. Ṣé rí ọ̀rọ̀ tí wọ́n béèrè òótọ́ ni pé tí èèyàn bá dàgbà tó bá bẹ̀rẹ̀ sí ní àìsàn ojú sáde bọ́ nǹkan tí ń jẹ wọ́n rí pé ó ti jáde nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan gbogbo nǹkan téèyàn bá ń jẹ nígbà tí ọ̀dọ́ tí ẹ̀jẹ̀ ń ṣiṣẹ́ dáadáa àwọn èlémọ̀ kan wà lára àwọn kòkòrò kan wà lára tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa tí wọ́n ń pa oró rẹ̀ béèyàn ṣe ń dàgbà sí ni kòkòrò yẹn wọ̀n ṣe kí ni o àwọn náà mọ̀ dàgbà tí apá àwọn ò bá lọ ká nǹkan téèyàn ń jẹ yẹn ó di dandan kó mọ ajé sínú ojú kó mọ fún ojú tó èmi gan dẹ́ ń wò yìí mo ní
1: ìpèníjà
3: ojú kí ni nǹkan tí ó jẹ́ ìwọ̀ mi màálù ẹran màálù ẹran màálù àjẹjù ló fà ojú ìfi wa mi fó didi ọdún mẹ́ta tó bá jẹ́ nìkan ni yóò ti ní ẹnìkan ní ṣèwọ̀n àbí kíní kan.
2: Ẹnìkan ò ṣe.
3: Bá mo dọ́dọ̀ dókítà mi ó ní ẹran màálù má jẹ mọ́ nǹkan báyìí má jẹ mọ́ nǹkan báyìí má jẹ mọ́ látìgbà náà tí mo sì ti filẹ̀ ó dínkù fún mi díẹ̀ nítorí náà ọ̀rọ̀ tí bàbá bèrè téèyàn bá ní àgbà bá ń dé ó lè ní ìpèníjà ojú ó dé bọ́ nǹkan ti jẹ àwọn ẹlòmíì gbà tí ò bá ti jẹ nǹkan tí ó kọba láti lẹ̀ títí yóò fi dàgbà tí ó fi wọ tó fi mọ lọ́gọ́rùn-ún ọdún lóde ayé ó lè mọ ní
1: ìpèsè
3: ìpèníjà ojú àìsàn diabetes ẹ mọ pé ètè ṣúgà jíjẹ jù wọn ni mọ ń fà òun náà lè kóbá àwọn iṣan tí ń ṣiṣẹ nípa ojú yẹn àmọ nǹkan tó bá fà tí dókítà bá ti rí ojú yẹn ṣe yóò mọ irúfẹ oògùn tí ó lò fún yóò sì mọ irúfẹ ìwọ tí ó ṣe
1: fún bàbá mo rò pé ìbéèrè yín wọn ti dáhùn àbí ó tún ṣẹ́kù tẹ̀fẹ́ kí wọ́n bá yín dáhùn. Bàbá torí tí ìrìnlá ṣe wà ń bì àwọn kan ti ṣe sáwọn ti kọwọ́ sí pé àwọn gbádùn bèrè bàbá yìí. To ìbéèrè tẹ bèrè ohun kémi tẹ kọkọ dáhùn torí pé èmi náà ti kọ gbàbẹ kọjá rí ṣé rí àwọn dókítà olóyìnbó nígbà tí mo lọ ṣe ojú kan tó ń dùn mí tí wọn ṣojú yẹn wọn lẹ kinní kan mọ fún wa àsìkò tó sì lẹmu ó ní a máa wẹ lóòótọ o àwọn tá a bá sì fẹẹ wẹ omi ògbọdọ kan ibi ojú un gbogbo ohun tẹ kálẹ náà ni wọn sọ tí wọn kà á lẹ fún wa ṣùgbọn ọ̀nà táwọn dókítà yẹn fi gbà ṣe iṣẹ́ ojú iṣẹ́ abẹ ni o wọn kinní kan torí nígbà tí wọn bu nǹkan sí wa lójú tán wọn gba lẹ́ṣẹ̀ wọn gba lẹ́ṣẹ̀ tán kó tó di pé wọn ṣáà fi nǹkan lẹ̀ mọ lọ́kọ́ wa lọ́bì kan lẹ́yìn ọjọ́ kẹta àbọ̀jọ́ kẹta lọ́tún kó wa wá kó tó di pé wọ́n ṣiṣẹ́ ojú un àmọ́ èyí tí wọ́n ń sọ yìí kò síṣẹ́ abẹ́ńbẹ́ èmi kan tí mo wà ń bí èmi náà dọ̀wò kí dọ́kítà ọlọ́ọ̀jú dé torí pé ojú èmi kò gbádùn ojú wọn ò gbádùn ojú àbóyá kọ̀ǹpútà tá a wò títí ni bóyá gbogbo ẹ̀ náà ojú ń ṣú ni tá a bá ti fi kò sójú ànínú tá à ń wò lọ́ọ̀kan àmọ́ ìtẹ́ wàá bèrè yìí bóyá ìlànà yẹn wà nínú iṣẹ́ tí dr ọlọ́ọ̀jú náà ń ṣe bàbá wa akadiri mc okoyoko àwọn làyùn.
0: kò santa lasauri.
2: ní ìwọ̀nba ìṣẹ́jú àti ààbọ̀ tí mo lè sọ òun náà ni wípé ó gba bí bàbá wa ó gbabẹ̀ kọjá ni ọ̀rọ̀ náà gbabẹ̀ kọjá ìdí àtitúmọ̀ ni pé dókítà ọlọ́ọ̀jú tó bá rí ojú tó fẹ́ ríran lọ́la kò ní ṣe operation fún in tó kàn máa ṣe ni wípé ó máa ríran lọ́la o tán bá ti ṣàdín tádé òun bá ti á fi nǹkan sí lójú á sì ní tó bá dọ̀la kó máa bọ̀ tó bá dé láàrin ìṣẹ́jú mẹ́wàá ó ti nu ojú náà ṣùgbọ́n kò ní dìde kó mbẹ́ ó máa kó mbẹ́ lọ́jọ́ náà tó máa fojú ẹ̀ lọ́lé báyìí àmọ́ ó di ìrọ̀lẹ́ tó bá ṣe ojú náà tán ní àárín ìṣẹ́jú mẹ́wàá á ní kó sùn síbẹ̀ kó má dìjú kó má sùn nítorí nǹkan tí wọ́n fi clean ojú náà kó má bàa daṣẹ́ dúró then a sì ṣàlàyé fún un wípé tó bá di ìrọ̀lẹ́ tó bá fẹ́ kúrò á wá mú báírò á kọ òfin fún
3: òfin
2: inú òfin náà mo fi sọ pé inú òfin tí wọ́n béèrè yẹn nísìnyí ó fara pẹ́ tùgbọ́n àkọ́kọ́ ó máa wẹ̀ kì í ṣe pé kò ní wẹ̀ àmọ́ kò ní fọṣẹ́ fífọ ojú ẹ̀
1: kò ní fi ọṣẹ
2: fífọ ojú ẹ̀ kò ní fi oògùn kan sí
1: ó túmọ̀ sí pé kò gbọ́dọ̀ wẹ̀
2: méjì
1: kò gbọ́dọ̀ wẹ̀ ọṣẹ nù yóò máa ṣọra
2: ó lè wẹ̀ ọṣẹ ní gbogbo ara máa fi aṣan ojú aṣan orí kò ní fọṣẹ
1: yóò máa fomi orí báyìí lásán àmọ́ ó lè máa wí ọṣẹ látọrùn
2: dé
1: sálẹ̀
2: kó má fi nǹkan kan kó má tọ́ọ̀ṣì omi náà kó fi nujú ni ó lè tó bá fẹ́ kírun gan ó ní torí ọmọ mali ni mùsùlùmí ni tiẹ̀ ní pé kó má forí kanlẹ̀ a ti sọ òfin tó gbọ́dọ̀ fi kírun ṣé bá ọmọ mali ni imam afa
1: ni. ibi tí a wá dé yìí nísìnyí ó túbọ̀ sí pé kó má. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n sọ fáwọn ọlọ́bẹ̀ngbà ẹ̀ pé ó gbọ́dọ̀ gbórí lọlẹ̀ báyìí.
2: bẹẹni ó sọ bó ṣe máa kírun fún báyìí ni kò ṣe kírun bẹẹni ó ní tó bá ti délé ẹ tó bá ti nígbà tó ṣẹlẹ̀ ṣe ó ní fún nǹkan bíi ọ̀sẹ̀ kan ni.
1: títí ojú ìyá fi
2: ábìyí dé dáadáa ṣe yẹn ó fi yẹn. ẹ wo ìyá àgbàlagbà tí mo sọ yẹn nísìnyí pé ó ti dàgbà ìyá ti lé ní sàǹtà so níjọ tó kílìn ojú ẹ tí àwọn èèyàn tó àwọn tá a kílìn ojú fún jọ́nà wọ́n lọ sí márùn ẹlòmíì ò lójú kan ó sì lóun àkílìn ó sì ríran ṣùgbọ́n òfin tó fún wọn òun nìyẹn kó mi má kan ojú náà kó sì má kan nǹkan kan sí torí kó má sùn lọ́sàn
1: kó má sùn lọ́sàn wàhálà ti di wá dé
2: o kó má sùn lọ́sàn tó bá ti ó bá ti á sùn láti kíní ó lè sùn láti nǹkan bí aago mẹ́fà aago méje lọ àmọ́ bí ó ṣe bí kíní náà ṣe wà yẹn kò gbọdọ̀ sùn nítorí oògùn náà ń ṣiṣẹ́ lójú ẹ̀ láti lè jẹ́ kó clean tán
1: toro máa ń kọ àtúndà rẹ
2: padà ọmọ máa fi ló fi máa ń fẹ tó bá ṣiṣẹ tán ó máa ń fẹ tó bá jẹ ọkùnrin ni a fẹ kí ìyàwó àtàwọn ọmọ ẹ wà lẹgbẹẹ láàrin ìṣẹjú tán fi wà lọdọ ẹ yẹn kán jọ máa sọrọ kán jọ máa ṣe títí a fi tásìkò tó máa lọ a ṣe wà fún lófin ṣùgbọn oorun yẹn kò gbọdọ wáyé lọsàn.
1: lọsàn
2: àmọ alẹ yóò sùn lálẹ asùn n so àwọn nǹkan funfun báyìí kò gbọdọ máa wò so gẹgẹ àmọ ẹ lè rí nǹkan kan pé wọn lẹ sójú fún wọn torí jọ tó bá clean ojú náà ó ń tọhún ìrọlẹ ó ń lọlé.
1: so ẹ mo rò pé ẹ náà fani láti gbọ ọrọ nípa dr ọlàọjú àti àwọn ògbìyànjú dr ọlàọjú lọtùn lọsì tí à ń gbọ dr ọlàọjú wọ balẹ sí ìlú togo nílòmẹ yìí léyìí tí ètò sì ń lọ lórí ẹ nínú oṣù yìí ni wọn balẹ ẹ dákun gbogbo àwọn tẹ ẹ bá mọ pé ojú ń dà láàmú tẹ ẹ mọ pé wọn nípèníjà ojú ẹ bá ti pè mí ẹ forúkọ lẹ ẹ bá ti pè mí á kọrúkọ yìí kalẹ ẹ sì fi nọmba yìí kalẹ ìjọ tí wọn bá dé àwa náà la máa pè yín padà pé tó dr ọlọ́ọ̀jú wọn ti wọ̀lú o wọn ti dé o ẹ máa bọ̀ o ẹyin àwọn òṣèyún fún yín la fi sọ pé gbogbo àpáta ojú ò ní fi wálẹ̀ sáyé lọ gbogbo ẹ̀jẹ̀ sì ní àǹfààní tẹ̀ ń gbọ́ wa tẹ́ wò wá ìbéèrè náà lẹ ti ń gbọ́ tí wọ́n ń dáhùn lọ́tùn lọ́sì tó kúrò ti pé a kò lórí ètò yìí bàbá wa fatai amuda tó nípa bẹ́ẹ̀ tẹ bèrè bẹ́ẹ̀ tó kọ́ni lẹ́kọ̀ọ́ ni ṣé ó tún kù àbí wọn ò tí ì dáhùn rẹ̀ tán. Ami.
2: Ọlọ́run ló ṣeun.
1: Ọlọ́run ló ṣeun bàbá. So, mo kí ọba mi Fataya Amuda, mo kì í púpọ̀ ẹkú ìbáni dá sí ní gbogbo ìgbà. Bàbá ti gun orí ètò yìí. Inú mi sì máa ń dùn pẹ̀lú àwọn ìbéèrè tí ẹ béèrè. Ìbéèrè gidi ni. Àmọ́ ń tọrọ bá Fataya Amuda àgbàlagbà ni wọ́n ní ó jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ MC Yokoyoko. Ni wípé ǹjẹ́ kí ni àpẹẹrẹ tí èèyàn lè rí àbí àpẹẹrẹ ohun tó lè máa ṣẹlẹ̀ síyàn tẹ́yàn fi mọ̀ pé ibi tọ́rọ̀ ọ̀hún dé dúró yìí ó ṣe é ṣe kí ó wá tásìkò kan kóun máa ríran mọ́ bóyá tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà wọ́n máa wò pé ẹ mọ̀ pé tá a bá ti ń dàgbà ojú àwọn máa ṣú wọ́n máa fojú pé mò ń dàgbà ló jẹ́ kí kó máa rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ó ṣe é ṣe kó máa rí bẹ́ẹ̀. Kí ni àpẹẹrẹ tí ẹni tó ń dàgbà tó bá rí pé òun fẹ́ máa ní ìpèníjà ojú tí ó fi mọ ìpèníjà ìyẹn yàtọ̀ sí ìpèníjà ohun tí ó bà kọjá inú ara.
2: Tá a bá ń sọ̀rọ̀ nípa àìsàn ojú dókítà Ọláojú ló lè ṣe gbogbo àlàyé yìí ṣùgbọ́n fún àwọn àǹfààní pé mo ti bá a rìn mo rí àwọn nǹkan kan ẹ má bínú ẹnìkan wá láti ìsàkété ó ní ojú kan ó ti ríran láti bi òun ò ríran mọ́ láti bi ọdún mẹ́wàá. Ó ní ìyẹn ni ìgbà tí kan tó kù ń ríran òun olóko lòun wà ló ti fíú lòun ò ríran mọ́.
1: Lẹ́ẹ̀kan náà
2: ó ní oko lòun ro ló ti fíú lòun ò ríran mọ́. Títí fún ọdún mẹ́ta.
1: Kì í ṣe pé ó rọra lọ díẹ̀. Ó lọ bí ìgbà tó pé dé.
2: Ó lóun ò ríran mọ́.
1: Àwọn onímọ̀nà mọ́ná múná lọ.
2: Ihun tí mo record sílẹ̀ ni o. Ó lóun ò ríran mọ́. Àbúrò ẹ̀ obìnrin ló wá ń bójú tó nítorí ìyàwó ti lọ. Àbúrò ló wá ń bójú. Ó wá ń bójú tó ìgbà tó wá gbọ́ pé wọ́n ti náwó títí ló wá wá nígbà tó wá tó ní ẹgbà mi. Èyí tí mo rán nìyẹn wàhálà tèmi nìyẹn. Tí dókítà sọ pé ojú eléyìí ìgbà wo ló ti ríran gbẹ̀yìn ọlọ́dún mẹ́ta. Eléyìí wá ń kọ́ ìgbà wo ló ti ríran gbẹ̀yìn olótọ́dún mẹ́wàá. Ó ní ìgbà táwọn gbọ́ làwọn ń bọ̀. Dókítà ní ó máa ríran lọ́la. Ihun tó yàlẹ́nu nìyẹn o. Ó wá ń sọ pé ìgbà tí wọ́n sọ pé òun máa ríran ó lóun ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Obìnrin náà wá bẹ̀rẹ̀ sí sáré láti yáwó lọ́tún yáwó lọ́sùn. Mo sọ fún yín pé pásítọ̀ wọn ni ìrọ ni wọ́n pa. Ló jẹ́ pé òun tún sáré títí láti rówó ṣàjọ ló fi kówó wá. Nígbà wọn ṣe tán tọkùnrin yẹn máa sọ̀rọ̀ ó ní ṣòun ni àbó òun lálàá ni. Ó ní nítorí pé ìgbà tí wọ́n ní káwọn wọ mọ́tò àwọn mọ́tò wọn mọ mọ́tò táwọn wọ ìgbà táwọn dékinu wọn sọ fún pé àwọn dájà ṣe àmọ́ wọ́n mú un lọ sókè bí wọ́n lọ pa òun ni o bí nǹkan tán fẹ́ lọ ṣe fún ó lóun ò mọ̀ àgbà tán ní kóun dùbúlẹ̀ tó máa sì rí lẹ́ẹ̀kan náà náà ní kí lòun ṣe lòun wo fàǹtìlátẹ́ lókè ẹgbà mi ṣálà ni mò ń lá ni àbóhùn ríran. Nípa ti àwọn àgbàlagbà àti ẹni tí ojú bá fẹ́ dà láàmú tó bá ń dà láàmú àpẹẹrẹ ti máa ń hàn tí kẹ̀kẹ́ bá fẹ́ bàjẹ́ ó ti máa sọ àmì ẹ̀ bí mọ́tò bá fẹ́ ṣe nǹkan kan á máa ṣe àmì tó bá ti ń dọ̀rọ̀ pé ojú yúnyàn èèyàn ń wà mí lójú àbí nǹkan kó ti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀. Ṣé rí àbójútó ẹ̀yìn ti ń rí méjì èèyàn wo wájú ó ti ń rí nǹkan méjì. Ẹ ti mọ̀ pé nǹkan fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn èèyàn tètè máa fọlọ́run sí kó fọ̀nà mọ́.
3: Tó bá ti ń kàwé yóò rí pé orí tòun orí bẹ̀rẹ̀ sí.
2: Jẹ́ rí nǹkan tó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ ni pé tó bá ti ń kàwé nǹkan wẹ́wẹ́ tẹ́lẹ̀ kò ní lè kà á mọ́. Bẹ́ẹ̀ni.
1: Òun náà bí àwa yìí náà nìsín.
2: Bẹ́ẹ̀ni kò ní
1: lè kà á mọ́. Àfi ká gbé kò sojú kó tóbi.
2: Gbogbo nǹkan yẹn èèyàn ti mọ̀ pé ó ti nǹkan míì ti ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ ojú yẹn gbà mí o. Torí ẹ wọ ọkùnrin yẹn sì ojú kan sí jí ni kò ríran mọ́.
3: Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ bí wọ́n bí wọ́n ṣe fẹ́ sí ẹ̀ dé túmọ̀ sí pé ìpèníjà ojú ọ̀nà
2: oríṣiríṣi
3: ni bá wa ẹlòmíì ó lè fún ní sàmì ẹlòmíì lè má rí ìsàmì rẹ àmọ èyí tó wọ́pọ̀ jù náà ni pé ìwọ́n tó bá ti rí pé ò ń kàwé tẹ́lẹ̀ bí ìṣẹ́jú mẹ́ta bẹ́ẹ̀ tí orí ò fọ ẹ tó wá di pé o gbéwèé dání láàrin ìṣẹ́jú méjì eré ti bẹ̀rẹ̀ sí fọ́yàn iṣẹ́ eré ti bẹ̀rẹ̀ sí dìde kẹ́ni tó wọ́n yà tètè mọ̀ pé
2: ìpèníjà ojú ti wá àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ fún wa ṣe rí nípa àwọn nǹkan yẹn ká tún wá rántí pé tí a bá pé jọ níbi pé wọn pè yẹn sí pé ojú ọ̀la àbójú ní problem wọn máa sọ fẹ́nìkan pé kó máa lo oògùn yìí oògùn tí wọn ní kó máa lò láàárọ máa lò lọ́sàn-án máa lò lálẹ́ tí wọn bá fẹ́ lò tí wọn bá bọ́ ta tó bá lọ ẹlòmíì àbẹ̀rẹ̀ lọ́wọ́ pé gbà wọn ní kó máa bá rọ àsán alẹ́ bẹ́ẹ̀ lómìn bá wọlé wọn ní alẹ́ ni kó máa lò tiẹ̀ ẹnìkan àwọn kan tó máa ń jẹ́jà nígbà tí a wà nàìjíríà wọn ti ń pè wá nísìn pé àwògùn àwọn ti fẹ tán dókítà ní tóògùn yín bá tán kò sí wàhálà ẹni mo ní mo fẹ tọjú ojú yín n tó ṣẹlẹ ni pé ẹnìkan béèrè lọwọ akọwé wa tó wá gba ọkàn tí wọn sì sọ fún pé glaucoma ló ń ṣe oògùn àkọkọ ló gbà o ó lò lẹẹmẹta ló pe akọwé pé ń bo ni ọdájú àwọn ni wọn ti lọ sí benin wọn lọ ṣiṣẹ ní benin lónìí òun ra àpẹẹrẹ ojú ò ríran òun ti lò lẹẹmẹta òun ò rí nǹkan kan lónìí ẹ máa lò lónìí òun tiẹ ló mọ òun bá bẹ ó ń kan sẹnu ọlọrun mo fi búra fún yín tí mo bá ń sọrọ fún yẹn ni bó ṣe jẹ nìyẹn ló ń kan sẹnu ó ní òun ti ó lóun wo tèsì ẹ kò bíi tèsì omi náà ni ṣé ẹ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé oògùn tí wọ́n fún yín ẹlòmíà máa wò pé tó ń bá kan sójú báyìí kó máa yín lẹ̀ báyìí ni kó máa
1: ta gan
2: oògùn dókítà kì í ta àyàn.
1: bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa
2: rọ̀
1: ọ̀pọ̀lọpọ̀ wa tẹ̀ ní kinní kan pé àwọn oògùn kan wà tó pé tá a bá fẹ́ lò tí ò bá tí kúrò lẹnu àìgbà kò ṣiṣẹ́ àìgbà kò ṣiṣẹ́ ọ̀dà mẹ́tẹ̀ èyí tẹ̀ láǹfààní tẹ̀ ń gbọ́n àtẹ̀wò wà á kì í sọ́lẹ̀ kọ̀sí gbogbo ẹ̀ tẹ̀ bá ní àwọn tí àrùn ojú ń dà láàmú ń dọ́bọ̀ kékeré láàmú àmọ́ kékèké tó ń kàwé ọmọdún mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá
2: ó
1: ń dà wọ́n láàmú ó ń dà wọ́n láàmú àgbàlagbà ni obìnrin ni ọkùnrin ni ọ̀nà yóò wù tó rí ojú bá fi ń dà wá láàmú àǹfààní bẹ fún yín ẹ pé nọ́mbà tó wà lójú tiktok yìí 9007-6361 ibi yòówù tẹ́bá wá wà ìlú tó gòlà wá wà ẹ fi +228 kẹfì sí tẹ́bá ti pè mí màá kọrúkọ yín kalẹ̀ màá sì gba nọ́mbà yín màá kọ kalẹ̀ tí dr ọlá ojúbá ti wá wọ ìlú lomé ní togo àwọn agọlá pè yín pé wọ́n ti dé o ibi tí wọ́n dé sí nìyí o tí ẹ̀yin náà fi lè láǹfààní láti máa wá pè wọ́n níbẹ̀ ẹ ṣe sì mọ̀ wípé lọ́dọ̀ àwọn àfà náà ní òwe tí wọ́n máa ń pa báwa yorùbá ṣe ní òwe tá a máa ń pa àwọn àfà náà lówe wọ́n ní àdálù alàlẹ̀ hàìrì kàfà ìlìyì wọ́n ní olùtọ́ka ẹ̀yàn síbi nǹkan rere ó dàbẹ̀ ni pé òun gangan ni ẹni tí ó ṣe é ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹlòmíì lè máa gbọ́ wa kó rí i pé ojú ò dà mí láàmú náà nǹkan kò ṣe mí ṣùgbọ́n o lè rẹ́ nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ tójú ń dà láàmú
2: yóò bá tiẹ̀ ríran rárá
1: tí ò ríran torí pé ẹni yìí ìyá ó dẹ̀ ti ń jìyà gidi pẹ̀lú ojú yìí ó dá ètò tí mo sì gbọ́ yìí àfi kí n pe aláàjì elétí ọ̀fẹ́ kí wọ́n kí n kan lọ́mbà mi kalẹ̀ bóyá ojú tó ń tọ̀hún bá dé irú ọ̀nì òótọ́ gbogbo aláàjì wà ń bẹ̀ yóò yẹ èmi tí mo sọ̀rọ̀ yìí gan wò yóò yẹ mí wò yóò yẹ ojú mi wò gbogbo aláàjì wà nú ẹ̀ pé wọ́n ẹ̀ kàn sí wọn tẹ́ nìkan bá jẹ́.
0: asibiti ndeke kusa de si.
1: ìkọlù tọ́ka ẹnìkan pé wo lágbájá níyì eré kọ́ o tí o wá tọ́ka rẹ̀ òun náà di olórí irenu àwọn bàbá wa àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà àgbọ̀ lẹ́nu wọn àwọn ògbésẹ̀ tí wọ́n ti gbé léyìí tí yóò fìfì lọ́kàn balẹ̀ láti wá gbogbo alamọ inú irú ìlú tá a wà ẹlòmíràn ni rúmbè mi o àgbọ̀ lẹ́nu bàbá wa àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà ìgbésẹ̀ tí wọ́n ti gbé ọ̀nà tí ó gbà rọrùn tí gbogbo apáta táfi lè jàǹfààní ohun tó wà ń lẹ̀yìn bàbá wa àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà báwo ni kí ni ìgbésẹ̀ tẹ̀ ti gbé tí ó fi fi lọ́kàn balẹ̀ wípé dr ọlàọjú yóò balẹ̀ sílùú togo á jàǹfààní wọn báwọn ará benin ṣe ń jàǹfààní wọn àwọn ará nàìjíríà ń jàǹfààní wọn táwàtàwà ń togo táfi jàǹfààní wọn kó tó di pé a máa lọ nu kàrá sokode sẹkánsí àti gbogbo àwọn àyè tó kù.
3: ẹ ṣeun olótú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ bí mo ti rí ọba àdúgbò wa ní àgọ́ ẹlọ́run òun náà sì lóun lọ rí chef kantan nípa rẹ̀ wọ́n ti gbégbèsè yẹn wọ́n sì ti fún wa ní ìwé àṣẹ pé kò lè wọlé wa kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ pé yóò kàn lọ síbi kankan mọ́ wò láti rí ọwọ́ ọba àgọ́ ẹ zongo fi wo second turn nibe ibe ni ase won ni o
1: fi wo o tumo si pe ibi ti ase gbigbalejo won si wa lowo lowo ni gbogbo en to wa fe wa nafani o tumo pe adugbo ago zongo na ni won o lo la ton ba de ati kibi ton ba ti de si to eh tori pe asiko ba ni sore ati koja ago gbesi de lago eh Hey, lori eto wa lojo tuni ale rojo musoloku aki baba patai amuda bora mo bere loko joko ti won ba wa bere ni ori eto ti ni wa si dun ta gbadun awon ibere won ni oloko joko won wa tun fi asko yi bo fi ki gbogbo awon to wa lori eto pelu wa eni afelamo mo kiyin o Muhammad Modud mo kiyin alagba baye mo kiyin info service mo ki eyin na

0: kọ́ kó má lè hùn ẹ́ ọmọ olóyè àdúpẹ́ àtọpẹ́ dà ọ́.
1: Ìrẹ̀ni mọ̀gún ní mi àláyìn jù. Ìrẹ̀ni mọ̀gún ní mi àláyìn.

0: Kéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ààyìn, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti
1: ìjọba. Al'umman ƙasar Togo ga wata sanarwa. Kuna cikin wa'inda aka kiɗaya a cikin wannan kamfe ta raba gidajen tsoron da aka yi wa maganin ƙwari na wannan shekara. Za a raba gidajen tsoron a kashe biyu. Rabon farko daga 14 zuwa 18 na watan Juli na shekara 2026 a cikin yankoki kamar haka: yankin Savannah, yankin Central, yankin Plateau da kuma yankin Maritime. Rabo na biyu za a yi ta ne daga 26 zuwa ga 30 ga watan Juli na shekara 2026 a cikin yankin Kara da kuma babban birnin Lome. Idan lokacin rabon ya kai a cikin yankin da mutum yake, zai gaggawa zuwa ga wurin rabon domin amsar gidajen tsoron wanda aka yi wa maganin ƙwarin ba tare da an biya wani abu ba. Idan mutum ya mance da inda zai karbi gidajen tsoron, ya kusanta da sauri a asibitin da ke kusa da shi domin ƙarin labari. A dunga barci da daddare a ƙarƙashin gidajen tsoron wanda aka yi wa maganin ƙwarin. Kariya ce ta musamman daga kamuwar cutar cizon sauro. Haka zalika tana kare mu da mu da iyalinmu gabaki ɗaya. Wannan sako ne daga ministan kiwon lafiya tare da abokan huldansu.